0: ẹlẹ́ẹ̀kẹrin
1: ẹnẹ̀gọ́
0: òun là ń pè ní aṣọ àwọ̀tẹ́lẹ̀.
1: Ewé yìí sous-vêtement nínú ẹran dodo glọ.
0: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣe aṣọ ọgbà.
1: Mẹ́sùn kọ́wẹ́kọ̀ tí àánú ẹran dodo glọ yìí.
0: Ẹlòmíràn ni mo rìnrìn àjò ni.
1: Mẹ́nẹ́rẹ́ náà zìgbè tí zan ni wẹ̀.
0: Ìgbà tí mo dé.
1: Dé ń wá.
0: Mo lọ sílùú ìgbà tí mo dé.
1: Dé yí togodo mo wá.
0: Àmọ́ wá rí kọ́nsẹ̀tì àti pátá ìfún ẹ̀.
1: N wá mọ̀ àvọ̀lé kan tàn dé èbúlọ́ dé isu tí ẹ fọ́dọ̀ tokotopo ensemble tó náwẹ̀.
0: Ní mo ní kí n á fún gbogbo yín.
1: Bọ́ndọ̀ máa ń manú mi mẹ̀ bí.
0: Yóò bá bẹ́ẹ̀ sí àfún yín.
1: Bọ́ẹ̀nà jẹ̀mí manú mi jí.
0: Ibẹ̀lẹ̀ lomiin ti bẹ̀rẹ̀ wàhálà.
1: Fìdí mẹ́rẹ́ fọlẹ́ bẹ́ẹ̀ tà gba pọ́dọ̀ tàyìnlá kan pọ́ gbọ́n rẹ̀.
0: Yọ̀wọ́ tán bá parí iṣẹ́ sínú àwọn nǹkan yìí.
1: Ẹyin lọ́rọ̀ jẹ́mẹ̀rẹ́ fún àsọ̀rọ̀ nù ẹ lọ́lẹ́ di ọ.
0: Ṣé olójú kòkòrò ni?
1: Nínú kíkẹ́ ìyàdọ̀ ẹ̀.
0: O lè lọ ra underwears fún rẹ.
1: Bọ̀ a sì í hànú ẹnu dọ́dọ̀ gọ́nù pẹ́ẹ́dẹ́ yà.
0: Tán bá ti fi fún yàn kan.
1: Ẹyin lọ ẹ̀ lámẹ́dẹ́
0: yọ. Ó wọ̀ ọ́.
1: Bẹ́ẹ̀ do ọ.
0: Wípé gbà.
1: Rọ̀ yìí.
0: Jẹ́ kí n sòdodo fún
1: ọ. Bọ́má dọ̀ tó dónú
0: ẹ. Ohun tí wọ́n bá lè lé ẹ lórí nìyẹn. Àlè.
1: À ń ba agọ́wẹ̀ zẹ́tò gbẹ̀sá tó ẹ jinẹ.
0: Ṣé kò sorúkọ ẹ̀ léegun ni?
1: Yéze bí bládò gbẹ̀sá tó ẹ jinẹ.
0: Gbogbo ni fún bàbá lórí
1: òru yà. Aleluya.
0: Wọ́n bá lè lé ẹ lórí nìyẹn.
1: Yéze bí bláhùn tuntun tó gbẹ̀sá tó ẹ wù.
2: Àgbàjá.
1: Àgbàjá.
0: Aleluya.
2: Amen.
0: Jẹ́ kí n sòdodo fún ẹ.
1: Bọ́mọ́dọ̀ dodo nù ẹ.
0: Wọ́n ti sọ wípé ọkùnrin kan kò ní lè fọwọ́ kàn.
1: Àgbàjáde ìbìlànú ẹ nínú ọ̀rọ̀ jẹ́ mẹ́rẹ́rẹ́ mi súnde sọ́dọ̀ aṣọ àlọ́wẹ̀ yà.
0: Ó wà á di wàhálà sí ìjọ lọ́rùn.
1: Ànàlẹ́ àzùn tún kíládùn àgùn kọ.
0: Ó gbàdúrà gbàdúrà gbàdúrà.
1: Ode kankankanka.
0: Ó ní mi ò rí nǹkan
1: kan. Àánú mọ̀ ní tíyà mẹ́.
0: Ó rí nǹkan.
1: À ń mọ̀nù.
0: O gbọ́dọ̀ ṣègbéyàwó náà.
1: Àdùnná wúlé ọlọ́pọ̀ ẹ̀rọ mẹ́mẹ́.
0: Bó o ṣe rẹwà tó.
1: Bí àyín òògùn apẹ́ sọ.
0: Gbogbo àwọn tí ò rẹwà tó ẹ.
1: Mẹ́mọ yóò gun apẹ́ sọ wìyà.
0: Gbogbo wọn pátá ni wọ́n ti sorí rere.
1: Yémẹ̀ bíwẹ́ kó wa tara gbé.
0: Bí wọ́n ṣe rẹwà tó.
1: Yóò gun wa dún òògùn apẹ́ sọ.
0: Tó rẹwà láàrin àwọn arẹwà.
1: Mo yóò gun apẹ́ rẹ yóò gun apẹ́ nu lẹ́mẹ̀.
0: Kí wá ni àìwà rẹ dà?
1: Ètè òògùn apẹ́ tó ilé àzùn lò.
0: Wọ́n ti balẹ̀ lé ẹ lórí.
1: Iye kó bla gbajá nù ẹ.
0: O ti ṣe ẹ̀bùn gbà.
1: A kò tìnú nínú yí.
0: O ti ṣì gbà.
1: A ti yí.
0: Gbogbo àwọn tó bá ti wá rí ẹ báyìí.
1: Mẹ wá mọ̀wẹ́lẹ́ bì ọ́.
0: Ìkórira ni.
1: Wọ́n gbẹ́nà wẹ̀.
0: Wọ́n wẹ orí fún ẹ.
1: Yé kúrọ́ tanú ẹ.
0: Wọ́n lórí ẹ ni.
1: Yé rọ̀ ta tó ẹwẹ̀.
0: Wọ́n di ẹrù ẹgbẹ́ fún ẹ.
1: Yé bla ọ̀gbẹ́ sí àgbánú ẹ.
0: Wọ́n ní àwọn ẹgbẹ́ ni.
1: Yé rọ̀ gbẹ́lẹ̀wẹ̀.
0: Jọ̀wọ́.
1: Kẹ́kílẹ̀.
0: Má bọ̀ níbi àdúrà náà lọ́la.
1: Wọ́n dé lọ́tẹ̀mẹ̀.
0: Agogo méjìlá ni.
1: Gan wẹ́wẹ̀wẹ̀.
0: Ní sùúrù lérèdè àpápá.
1: Sùúrù lérèdè àpápá.
0: O gborúkọ ọjọ́ náà ni.
1: Aseyin kọ àgbọ̀ntàn.
0: Église de la sagesse de Dieu en Christ.
1: Àgùnúyún ẹ̀ máa ó tọ̀nà Kristi Jésù rẹ̀.
0: Sọ fún oníkẹ̀kẹ́ kan pò ń lọ.
1: Dọ́nù kẹ̀kẹ́ náà lẹ́rọ dédú ẹ̀mí kò fi lélẹ̀ yé tún.
0: Gbogbo àwọn aṣọ.
1: Àvọ̀.
0: Èyí tí à ń wọ̀ tí ó jẹ́ àwọ̀tẹ́lẹ̀ tó ti gbà.
1: Dénú dodo gọlọ́nù mẹ́dẹ́ nù dodo gọlọ́ de àkó yí.
0: Ètò fa ogun sínú ayé ẹ.
1: Dédùn àwọn bí ọ̀gbẹ́sá tó ẹ̀mẹ́.
0: Olúwa tú ẹ sílẹ̀ nínú
1: ogun. Mẹ́rin kúrò tí wọ́n dá ìsún sí.
0: Ọkùnrin ń gbà.
1: Súnà yìí.
0: Obìnrin ń gbà.
1: Yàn nà yìí.
0: Wọ́n ń ra bọ́sà fẹ́ lómìíràn.
1: Yẹnu kọ tókótó pẹ́ fínà
0: mẹ́dẹ́lẹ̀.
1: Fáwọn àgàlẹ̀ tọ́pẹ́.
0: Kò lè rí ìyàwó nínú kò lè ní ìyàwó nù.
1: Ẹná sì kúdú àsìrò ọmọ ẹ̀hán.
0: Wọ́n ti dáàbò bò.
1: Iye kò ṣe gàpò.
0: Ilé aṣẹ́wó gan tó bá lọ.
1: Iye kò ṣe gàpò dàtíyàn nìkan ẹ̀ tán. Bọ̀ àgàlẹ̀ tọ́pẹ́ dé nálẹ̀ yìí ọ.
0: Wọ́n ní kó mọ̀tò dọ́dọ̀ àwọn
1: ọmọ. Ẹ̀nà rẹ̀ dọ́ nínú àgàlẹ̀ tọ́pẹ́ dọ́nà àgàlẹ̀ tọ́
0: irú ẹ̀bùn wo lo gbà.
1: Nu nínà lọ pàtẹ́ àyí.
0: Bàbá.
1: Bàbá.
0: Mọ̀mọ́.
1: Màmá.
0: Ẹ̀gbọ́n.
1: Mlọ́.
0: Lọkùnrin lóbìnrin.
1: Lọ́sùn mi ló yanú mẹ́.
0: Irú ẹ̀bùn wo lẹ gbà.
1: Nu nínà lọ pàtẹ́ tẹ́wọ́ mi
0: ní. Ìránṣẹ́ Olúwa.
1: Yẹwé náà.
0: Irú ẹ̀bùn wo lo gbà.
1: Nu nínà lọ pàtẹ́ àyí.
0: Èyí tó ba yí ẹ jẹ́ títí dòní.
1: Dé ẹgbẹ́sán tún ẹgbẹ́ kákà jẹ́ gbé.
0: Ṣùgbọ́n mo pa ní àṣẹ.
1: Àmọ́ ń dè pé.
0: Nípa agbára àjínde.
1: Tó gbọ̀ kúrú ló fọ́n sán kú tó dání.
0: Ẹ̀bùn tó gbà lọ́jọ́ ọ̀gbẹ ìyàwó.
1: Mo níná dí ayé dùn ọ̀lọ́ wíwúlì sí
0: ẹgbẹ́ ọ̀. Ẹ̀bùn tó gbà lọ́jọ́ tó ń sọmọ lórúkọ.
1: Mo níná dí ayé àṣẹ́gbàrò
0: fọ́nàfín.
1: Ẹ̀bùn
0: aleluya.
1: Amen.
0: Jọ̀wọ́ tó bá ń bò gbọ́dọ̀ rántí ẹ̀bùn tó gbà lọ́la o.
1: Ẹyin lọ́rọ̀ jẹ́mẹ̀rẹ́ àjáwédẹ sọ̀tàn. Àdùnná tẹ́ pọ́nmọ́fìlì nínà dé ayé ọ.
0: Mọ́kànṣàdédé wá o.
1: ma no mo po nbo wa o
0: to ba ti mo po omo ebon ti won fun e
1: eyin loro jemere a ma flin ni na de na we ya
0: toro la fe gbadura
1: ru eji we mi ja o
0: de tete lo be si se wadi
1: ya wi ba dona
0: lo ba oko e
1: i mo asu e
0: lo ba iyawo
1: i mo asito e
0: lo bere
1: i kan bi o
0: ebun wo ni won fun wa
1: nu ni na te ka na mi
0: nigba na
1: rasan gbe
0: ti o je ki gbe iyawo wa ko ni ayo
1: bo e ma na vivo na lo wiwuri mi toni du aya jije
0: awon eyan kan se igbe yawo
1: medele wuri alo
0: ni ori eka ijo wa kan
1: du agundo po mi ton ropo ji
0: won la fe gba ebun
1: bo e re mi ja yi nina
0: eni kini won se
1: mi mo ka bi ore te jo
0: won de gbe ebun na
1: yeze nina
0: fun won nibi tan tan lawon lo fun reception
1: na ye ro fire ye reception de
0: won de mu wigi
1: yeze mesa
0: e to ti doti buruku buruku
1: perika mesu ton de ko kui jibruku nyira
0: kan gbo awon iranse olorun ninu ojo yi ni won gbo nipe
1: ye gwero mi to le biwe se gbon
0: dani ton awon won wa ta sinu e
1: ye wa beta ki deme
0: won wa de
1: bo able lo
0: ke wo bi awon eyan se ni ka to
1: mu mi ni tun de gbe to jo adaka so
0: won de to wa si reception iro kan wa si church o
1: no si re ma wa mi sa mo amo lieu de reception fi eno ijo non de we yi
0: won de de
1: bo ka blabi
0: opo atiyawo yen na o mo gbo ba
1: toro asupa si pode suna no
0: to olorun ti tun won sile
1: nu ogun na o mo tun ye dai
0: won de ko ata sinu
1: e bo ye beta ki on deme
0: won wa gbe sinu sinu pali kan
1: bo an bale do pe ka ton me
0: won wa rampo e
1: an bale ton
0: won wa gbe won o koruko si
1: ye ran yin ko je ji amoye
0: o meni to gbe fun won
1: ye tun me na e a
0: ika wa ninu awon eyan
1: o kanu ro gbe to leme
0: sori nu aye to wa yi
1: amo yi won de mi ade lo
0: o gbodo mura adura ni o
1: adona son wo de ton we
0: o bo lowo won o
1: ara gasi ye si
0: gbogbo eni to so wi pe ohun ayo ni jade ninu
1: ile me dodo jemede gbe aya je to kuna toro fun do to
0: lo loruko jesu won fo wa ara won
1: se amen ye na zi alo ere le ton to bo ede lenu e
0: se ami
1: amen
0: e to je ebun yo miran ti mo fe soro ni
1: de le fo inu ni na de fo bo jado ogbon dali e ton
0: o ni onje
1: e wa inu diru
0: onje
1: nu dudu
0: ijo mo pe opo eyan ti si onje je
1: hun aka tun ro mesu poko tin dudu wa
0: awon kan ti si onje je
1: medele ko tin
0: sori ninu igbagbo
1: amodo yi se meun
0: a mo n pe onje ni ipese
1: mi no yan dudu do
0: ipese pe lo pese
1: do mi bike toton
0: ninu awon esin ta ba lori ile aye
1: do si se
0: awon awon esin eta ba lowo awon baba baba baba
1: sisen demi amoro ye o grandpa mi ton le si o
0: won pe ni orisa bibo
1: be yoro fodun sisen
0: won ma pe ni ebo
1: ye no yoro avo
0: ninu esin esin ti mole
1: to sisen musulumi ton me o
0: won ma pe ni sahara
1: e no yoro sahara
0: ko sinu esin tawon eyan nsin ti kini yo loruko
1: ko sisi sende me mero popo no se maudebo nuelo ma do yin ko de ya
0: eyan nje
1: ndudu
0: o je pataki
1: eyin nu vive
0: tawon eyan ma nje
1: bo melenu du
0: ton ma fun yan gege bi ebo pe e gba e ba mi jeun
1: ye no na me te di nu ni na do me chele mi dunu ha mi se a
0: sugbon
1: amo
0: lati igba aye jacob ati iso
1: si jacob podo eso ko si wenu
0: o ni iso ti si je
1: ewe eso ko ti du
0: Adam atefa
1: Adam po eva po
0: nipa onje awon na si je
1: ye derede su ye tiru gbonduru dali
0: e wa wo wahala to de ba won ninu ogba jesimeni
1: mi wa pon tagbade wa
0: ninu ogba edeni
1: mi a pon tuklade je ejiro edeni si jipame
0: e wo wahala to de ba won ninu ogba edeni
1: mi pon tagbade emodo edeni si jipame
0: hallelujah
2: amen
0: ogo ni fun baba
1: lo hey, hallelujah
0: eso tolorun ni won o gbodo je
1: si sede maudu e ma do na du wa
0: won je
1: yedu
0: wahala de
1: tagba wa
0: iso o ta ayan mo titi e
1: eye te ze bi o wa e
0: to sosa ogun ibi e
1: nu ti no enu ni na
0: nitori onje
1: gududu e tun ezebo sosa
0: baba ka genesis chapter 25
1: eno mi ka genesis 25
0: verse number 29 to 34
1: verse 29 to 34
0: ibi ni iso ti lo ti ta ogun ibi e
1: fiwe eso esa droit denesse ton
0: o ta yan mo e
1: bi o wa e to ezesa
0: Iwo to rin kakiri leni.
1: Wo me ro so ni zipe wa egbe.
0: Won ti pa saye won ti lu e.
1: Ye ko huwe do gbe me bo ko zawe.
0: O ti tayan mo e.
1: A ko sa bi o wa to we.
0: Awon ti won ni lo ogun ibi e ayan me won ti fun e lo nje won ti gba ogo lowo e.
1: Ye me do hu do bi o wa ta siwe podo gigo pole ko yi so siwe. Mo ye ko yi gigo so siwe bo ko ze nduru jonu e.
0: O gbo nkan ti won mo nso ni.
1: A se ni na do aye.
0: Won ni eja leja mo nje sanra.
1: E no no gwe fi o gwe fi no du bodo no.
0: Idi niyi
1: e wa zon
0: aba won na ba je eyan
1: e no mi desuru gbe to
0: ko si problem
1: yin e ku inu yin la kan de
0: o ripo ti si je
1: amoro atiruwa
0: o kan gbo pe ya e wa gba ipese
1: asere ya mi wa ide blo ti toton
0: e wa gba sara
1: mi wa yi sara
0: e wa gba nkan bayi
1: mi wa inu le
0: o ti jade
1: bo pe ko be we sun
0: to
1: mo yi
0: o tun gba fa won mo
1: bo le inu vi to we le
0: o gba ewa
1: ayi abobo
0: atagbo ado
1: mo tu agba de po
0: mo se papo
1: de daropo
0: o gba
1: ayi
0: o gba die
1: ayi koklo
0: eti won se sinu rice
1: de ye daro molikun ji
0: won gbe wa fun e
1: mo ze wa nu e
0: o mo ru obe ti won gbe sori e
1: atun sunu olopade ohun to molikun ji me
0: o to gba fa won omo
1: mo le yin na vito e
0: ojo o le to fe sori rere nu dile
1: bayi asane tegbe mi jona wa ragbero hemi tonu lo
0: aku ti mo wi pe iwo baba ati mama eyin o le se e mo jeje ku je nti
1: mi tuno je mo re papa po mama le po mi tele o o nduru yin la ka mi mo go ma du pe de
0: o le je ti o sa se yori
1: e we mi du kaka bo taragbero po le pa agbe za
0: awon omo ologo tolorun tun wa fun yin
1: bo viki gona de ma o le vo beta
0: kilo de ta to bere si fun won ni
1: e te wa zo mi le vo ronu yin la ka lo le na fi lo le
0: du eh ore mi lo nse kini kan
1: o ton ti we do nde blo
0: eh gbon mi lo nse kini
1: na o che de ro nde
0: eh won ni ko se sara kan
1: ni je ni blo sara
0: ni ko se ipese kan
1: ni ni blo ipese
0: won ni ko se kini kan
1: ni ni blo ni
0: sori gbogbo e
1: amo biya
0: e bo ni
1: avo we
0: hallelujah
2: amen
0: e bo fun olorun wa
1: avo si sana mountain
0: e bo fun awon emi esu
1: avo na gbigbo ma we de sutin
0: se ki se pe won ti lu e bi mo se nwoju e bayi
1: won de nonu kutu eta pon se
0: do le ji o bayi
1: mo ro pipo se do si studio me me do e ko iwe bo zanwe a
0: se won o ti lu e
1: won ye ma o zanwe a
0: bi won na se nwo mi ran se bayi
1: de gore soro pipo mi se do ele o
0: bo se ngbo mi
1: mo ro pe che se
0: we eni ti won ba lo gbodo sare lo ba eleda re ni
1: me de ko zagbeze ton e na be we sumre mo me da to e ton we
0: wa sodo jesu
1: wa jesu
0: go se duro
1: ma no te o
0: wa sodo jesu
1: wa jesu go
0: ma se duro lo rorin lo
1: ma no te o me
0: fona wa
1: o ko e ton me we to no di ali clemi de
0: a ri wa lo
1: e wa no te ro te ti mi ton ro e
0: gbe pe omo e wa
1: ro vi chele

0: afẹ́tàn wá tó
1: tó di pé a bẹ̀rẹ̀ sí gbàdúrà fáwọn ènìyàn
0: èyí
1: wọ́n ti ṣe ẹ̀bùn gbà.
0: Yẹ́yẹ́ kò tí ní náyí.
1: Yes.
2: Ètò tó kọ́ fún demandore àmọ́ náà.
0: Mo ń dé pẹ́pẹ́ mi náà bí ọ̀tọ̀ yìí ṣẹlẹ̀.
2: Je le ferai.
0: Yẹn náà bá iná mi.
2: A fẹ́ que le père soit glorifié dans le fils.
0: Bẹ́ẹ̀ni ṣe kìí jóná òótọ́ tó gbọ̀n vidal.
2: Si vous demandez quelque chose.
0: Náà mi ẹ́ bí ọ̀ ń dé pẹ́pẹ́.
2: Àmọ́ náà.
0: Ròyìn kọ́ tiẹ̀ mẹ́.
2: Je le ferai.
0: Yẹn náà bá iná mi.
1: Oko ni fún bàbá
0: ọlọ́pẹ̀rún. Amen.
1: Ará mi nínú Olúwa.
0: Mẹ́ jẹ́ lẹ́rọ kúrú náà mẹ́.
1: Jésù ló níṣẹ́ ìyanu.
0: Jésù wẹ̀ yàn sọ́jà wà tán.
1: Jésù yóò tu ẹ sílẹ̀.
0: Jésù wẹ̀ náà tún wẹ̀.
1: Jésù yóò gbà ọ́.
0: Jésù náà kún ẹ̀ wò.
1: Jésù yóò sọ́dọ̀ lórí rere.
0: Jésù náà tẹ́wọ́ sọ tara gbẹ̀nà.
1: Wá sọ́dọ̀ ẹ̀.
0: Wá gan ẹ̀tàn.
1: Agogo méjìlá lọ́la.
0: Gàn wẹ́wẹ́rọ sọ wẹ́ mẹ́.
1: Ìwọ sá ti mọ gbàdúrò bá ti dé chọ́ọ̀chì.
0: Wẹ́fẹ́ tẹ́ pọ́n mọ́ wa wá òun kó dẹ tó e.
1: Sá mọ gbàdúrà.
0: Wẹ́wẹ́ kó dẹ tó e.
1: Níbo ni ìjọ náà wà?
0: Títí àgùn wọn kàdé.
1: Église de sagesse de Dieu en Christ.
0: Église de sagesse de Dieu en Christ.
1: Nígbà tí ẹ bá kúrò ní sẹ́nàdé tó ń lọ sí ọ̀nà àfọ́trú.
0: Wẹ́ndé àgọ́ sí sẹ́nàdé pé ń gbé àfọ́trú.
1: Kàtí àkọ́kọ́ tó kàn.
0: Kàtí ẹnu kan tàn ní àmọ́.
1: Kó o tó dé àfọ́trú ó ní sùúrù lérè
0: dé. Ewé yin sùúrù lérè
1: jẹ́. Sùúrù lérè làwa wà.
0: Sùúrù lérè wẹ̀ mí
1: tẹ́lẹ̀. Àwọn ò sí ní àfọ́trú.
0: Mí tẹ́lẹ̀ do àfọ́trú
1: wa. Tó bá ti dé séje.
0: Inú àjẹ séje.
1: Ìyẹn primary school sùúrù lérè.
0: Inú àjẹ mi ní àjẹ. École primaire.
1: Kìí ṣe ti college ti college wà ní sẹ́nàdé.
0: Ẹ mọ yín college sẹ́nàdé tó ọmọ.
1: Ó wà ní sẹ́nàdé.
0: Èrò dèrò.
1: Àti sùúrù lérè ẹ̀.
0: Èrò sẹ́nàdé pọ̀ sùúrù lérè ẹ̀ ń pò dán.
1: Ibẹ̀ yẹn kọ́ o.
0: Dánwò ẹ̀ amẹ̀.
1: Sùúrù lérè dé.
0: Sùúrù lérè dé.
1: Ó kọjá ka gini gọ́tà náà kànífò náà.
0: Àná dásá kànífò ọ.
1: Ẹ̀hẹ̀n tó bá ti fẹ́. Ó bá ti kọjá ẹ̀ báyìí.
0: Àdásẹ́ ẹ̀bọ inú kan.
1: Ó rí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀.
0: Ànámọ̀ école primaire àzọ́mì tó kọ́ mẹ́tàn.
1: Tí àdúgbò tó kọjú sí fún ọ̀ tó kọjú sí.
0: Àmọ̀ àzọ́mì tó kọ́ mẹ́tàn rò àdùsíwẹ́túwẹ́.
1: Ní ọwọ́ òsì. Fọ́ọ̀dé
0: wá pànùkùn ẹrù àmì ọ̀pẹ́ tó ẹ̀.
1: Ibẹ̀ ni église de sagesse wà.
0: Àmì ọ̀pẹ́ sí fọ́ọ̀dé pànùkùn mẹ́hàn ẹ mẹ́wẹ̀ église de sagesse ni.
1: Ó délé gba ẹgbẹ́ kànífò yẹn. Kò fi wọlé síbẹ̀.
0: Ayé lè dúró wẹ́ àkìyàn lẹ́fọ́ gbọ̀n kànífò pabulẹ̀ bí ẹ̀mẹ̀.
1: O lè fi wọlé síbẹ̀.
0: Àkìyàn gbọ̀n kànífò pabulẹ̀ bí ẹ̀mẹ̀.
1: Torí kànífò náà òun wà títì náà pavé ló wà.
0: Ló títì pavé wẹ̀ ń kànífò.
1: Ṣùgbọ́n ètò kọjú sí séje yẹn.
0: Àmọ́ ní pọnú kan école primaire.
1: École primaire náà ohun o. Ó sì wà bó ṣe wà.
0: Ẹyẹ dèdè dèrò.
1: Ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba bẹ̀ ni o.
0: À ń ṣe tẹ́tẹ́ tó gbọ̀n fínẹ́ wa yìí.
1: Ojú òní ti wà.
0: Amen.
1: A mọ retí ẹ.
0: Mìnánu kúndọ̀ wẹ́wẹ́.
1: Tó bá ti wọnú fọ́ yẹn.
0: Àbí ọ̀fọ́n mẹ́.
1: Ó wà mọ ká. Ó ti mọ wo mẹkáníìkì kan lọ́kàn.
0: À ń ro mẹkáníìsì yẹn lẹ́pọ̀n sẹ́dọ̀.
1: Ibi tí mẹkáníìkì yẹn wà.
0: Fíye mẹkáníìsì yẹn lẹ́yọ.
1: Ó ti rí plaque wa
0: lẹ. À ń mọ plaque ọdún àga.
1: Ibẹ̀ ni
0: église de sagesse ló fin
1: yóò sì dára fún
0: ẹ
1: bí o bá mọ̀nà dáradára
0: a máa tún àlìgànjìyà
1: kàn fi message ránṣẹ́
0: zeme sasedo
1: sórí 0
0: no 0
1: 96
0: 96
1: 12
0: 12
1: 30
0: 30
1: 73
0: 73
1: 01
0: 01
1: 96
0: 96
1: 12
0: 12
1: 30
0: 30
1: 73
0: 73
1: torí òní lè pè mí lágbogbo
0: yẹn lúwàsí kú yúrọ mi ló gan ẹkọ ẹnẹ mẹ
1: màkàn kọ nǹkan ránṣẹ sí
0: ẹgbẹ mọ
1: gbà mọ bọ báyìí
0: lọ́yà gbọ̀n fílẹ̀
1: yóò sì dára fún
0: ẹnalẹ yan náà
1: níbikíbi tí o ti lè mọ gbọ́ wa
0: fílẹ̀ búdi á sí ìrò tóró mi wẹ̀ ni
1: o onílò jésù
0: àdúrò tó jésù
1: mọ gbàgbé o
0: má wọn ó mẹ
1: kò sí ìpàdé àdúrà ní ọjọ́ ṣédí o.
0: plé dẹ tán tí tò ṣédí
1: yá. nínú ọ̀sẹ̀ yìí o.
0: lo sẹ́mẹ́ni lọ́mẹ́.
1: torí wípé à ń lọ ẹ̀ẹ̀kan lóṣù a máa ń lọ sí ayé tòrò.
0: lóòrò pọ́nrò sún mẹ́mí náà yẹ ayé tòrò rò
1: kàn. ní kàǹpù wa.
0: mo kàn mí tàn dán.
1: à ń lọ síbẹ̀.
0: mi pè tán.
1: torí pé nínú oṣù kẹsàn-án.
0: lóṣù tẹ́ni gọ́mẹ̀.
1: o ní ìpàgọ́ àgbáyé convention wa.
0: ewé plé dèrò plé mẹ́ bìsẹ́ rẹ̀ kẹ́sàn-án ilẹ̀ bìsẹ́ mẹ́hàn.
1: ó ku oṣù kan àti ọjọ́ díẹ̀
0: báyìí. ẹ̀pọ̀ àzán ló pópó. Epo súnú pópó àzán pẹ̀lú.
1: Gbogbo èèyàn kó mọ̀ múra.
0: Mẹ̀bí ní sàn
1: dáì. Ṣùgbọ́n kò sí ìṣòro.
0: Àmọ́ vẹ́yẹ́dẹ́ mẹ́hàn.
1: Àárọ̀.
0: Zanzan.
1: Ọ̀sán.
0: Wẹ́mẹ̀.
1: Àti ìrọ̀lẹ́.
0: Pò gbadanu
1: kó. Oní program.
0: Ewé ń program.
1: Kò sí ìṣòro.
0: Zamẹ́dẹ́ mẹ́hàn.
1: Àyè wà tó lè sùn.
0: Bọ̀ vivo náà tí inú ẹ̀ bá ń dámọ̀.
1: Nínú ìjọ.
0: Lo agun mẹ́.
1: Àti ní àwọn hòtẹ́ẹ̀lì tó wà láyìíká. Níbikíbi tó ti lè máa gbọ́ mi
0: báyìí.
1: Ẹ jẹ́ ká tẹríba fàdúrà.
0: Mi pọ̀ mi ní òde.
1: Orúkọ Jésù.
2: Yíkọ
0: Jésù tó
1: mẹ́. Adúpẹ́ fún ọ̀rọ̀ tó rán jáde.
0: Mi dúpẹ́ náà kò dé mi sẹ́dọ̀.
1: Adúpẹ́ pẹ́ gbà wá nínú ogun.
0: Mi dúpẹ́ rẹ̀ mi náà kúrẹ́ mi
1: dà wá. Ẹ̀yin náà lẹ ní ká ké pè é ní ọjọ́ ìpọ́njú.
0: Mi dẹ́rẹ́ sọ̀rọ̀ mi dápẹ́ yúrẹ́ mi lọ́nu
1: kúrẹ́ mi.
0: Ẹlẹ́gbà wá.
1: Mi náà aran oro yi
0: mi le wa se pe lo se do
1: sinu aye awon eniyan
0: do mele si gbeza mi
1: gbogbo awon ti won ti se ebun gba
0: ye mede ko tinu ni nayi
1: ti won si sokun lowo lobai
0: godu aviyawe arana
1: eti aran ni won lowo lobai
0: ye ka o fi esa me
1: afon sokan
0: mi dro gbe pa
1: oluwa gba won ninu
0: o okuna kure yesu awon ara si
1: oluwa gba imi na ninu
0: isu me okuna kure yesu si awon
1: oluwa gba awon iranse olorun nu
0: je amen okuna ye yagwe no mi tele
1: ati awon iranse olorun to ngba wa ka kiri
0: gbo
1: Oluwa gba won ninu isoro
0: amen yi yesu apa lo si
1: asogun ti won gba lojo lojo igbeyawo
0: to alo wiwuli san gbe mi tole o
1: lojo ti won somo loruko
0: du aze igbero yin kan na viwe
1: awon omo na
0: viole
1: ti won bo ninu isoro
0: ye ni gasi apa lo si
1: adupepe ti gbo
0: mi to gboro mi ko sere
1: jesu christi
0: jesu christi
1: oluwa wa
0: akulunu mi tan
1: amen
0: amen
1: o le pe wa ranse bayi
0: di asiku yi lo mi
1: tabi ko ma fi message ranse
0: abi ani je message doji
1: abi o ma se whatsapp fun wa
0: abi ani blow whatsapp na mi
1: eh lori a 01 96 96 12 30 73 ṣùgbọ́n o lè pè sórí
0: radio
1: tọpa
0: àmọ́ kí àyọ̀rọ̀ radio tọpa
1: báyìí ká gbàdúrà fún ẹ̀
0: 01 21 20 31 45 32
1: ẹ̀rọ abáǹ farabalẹ̀ pé
0: 01 21 35 45 32
1: yóò sì dára fún
0: wa
1: ok à ń retí ó ṣàlàyé nǹkan tó gba o
0: ànádọ̀ ń dé ayọ̀
1: kí n tó gbàdúrà
0: o ẹ̀tọ́ wọ̀ náà dẹ̀
1: mi fe gbadura sinu ategun lasan
0: ja o de ro ja o me amen
1: tite mura sile o
0: ya o so nda yi
1: hello
0: hello
3: hello
1: e mo kasan o
0: ni bonsoir
3: emi ti jari na shida ti
1: okay iru ebun wo le gba oruko
0: na ni na lo pade temi kai
3: daddy ebun ti mo gba onje
1: onje
3: bata aso
1: okay lati gba na bawo ni gbogbo se yin
0: si we onu ni azomi ton ni
3: ko si kaka ile oko ko te da fun mi titi do ni nisin
1: ha eyin ni adura ola go meji la wa fun o
0: de so to ga wewe mi mi de we ti na
1: gbo nkan te gba yen ke ko sinu envelope kankan mo
0: mu we mi du mi yene le bi mi ran do envelope de me
1: tori mo mo pe ti lo
0: don tun ran mi ko
1: so e ja gbadura fun yin
0: mi gba mi wo de
1: oruko jesu
0: yi jesu ton me
1: a gbadura fun mo mi wa rashida
0: ore na mo mi mi ton rashida
1: gbogbo nkan ti e gba
0: o
1: je
0: ni
1: te gba gege bi ebun to daye yin ru
0: ko
1: fa se je to ba li oko je
0: leni
1: ogun na se ninu aye
0: awon ni gbaro beza mi ton me
1: e o ni jiya mo
0: mi na so jiya de
1: jesu oluwa
0: jesu wa kuluna mi ton
1: oro yin ti da o ti ja
0: ago
1: mejila
0: e
1: mo bo wa
0: so gan wewe me mi wa de so
1: yo si dara fun yin
0: e na le fun yin na mi
1: aha ibi ta ba gbadura yen de lola
0: fi emi na wo de o je so
1: a to gba ni ojo saturday
0: mi na le ayi nko
1: ti to
0: samedi du aye toro
1: a wa sese wa pari e ni ojo sunday ti sojo
0: bo mi na wa fo bi sero di man
1: so ni gbo ri e ka ijo wa
0: ko ta mi ton le
1: toro ni nkan kan ta se
0: duwe do nde bo mi na blo
1: gbogbo eyan wa ni waju oluwa
0: bi na ro kuro na sinu kan gan
1: yin o le pade wa lori 0 21 31 45 32
0: you lord radio top pa dina o de ro 01 21 31 45 32 radio top pa
1: yo si dara fun hello
0: hello
1: hello e mo kasan o
3: adan ti jani julian ni sa
1: okay rama kini eyin gba o
0: e temi de yi
3: gba o po o
1: e salaye fun wa
0: mi gba mi ni sebo
3: gba ti mo bi awon omo ti koko si nkan kan awon ma fun mi lewu ma fun mi laso o ma fun mi ni awon nkan
1: okay awon omo na bawo wa ni se gbogbo nkan lo dede
0: fun bale bi ganji ganji na fi ni le
3: ohun ayan kan lo pe anything yen ohun ko te si ko si ile oko gbogbo lo baje
1: aha e wa je ka gbadura
0: mi agba mi ni o de lo
1: oruko jesu
0: ni ko jesu ton me
1: mama yi ti sokun wa be
0: mama elo ko ya fi wa mowe
1: ko mo lo fi ri lo fi gba awon ebun na
0: fawon etu awon eto yi ni nelo le na file
1: baba e je ko rerin lori
0: omo o to mi gbon ni ko ndo fi e lo le ji
1: e kun te nsun lori awon omo
0: a fi de ya mi de ro fi ji o
1: ogun na oluwa da duro
0: awon jesu duro lo eton te
1: jesu oluwa
0: jesu wa kuluna mi ton
1: e tete de la go meji la
0: mi ya wa so gan wewe me so
1: yo si dara fun
0: ina yona mi
1: 01
0: 01 21
1: 20 60
0: 60
1: 41
0: 41
1: 22
0: radio topa
1: e to ba wole ninu
0: e bi ope gbe o
1: hello
0: hello
1: ah eropo
0: better support de
1: yo mo dara fun wa o
0: e na yan na mi lo o
1: hello
0: hello
1: ogo ni fun baba loke
0: o iko na to mi ton roji aga
1: a o ti le pe sori number ti temi
0: mi ma si ko yu lo numero cheji din e
1: akan le mo fi message ranse sori whatsapp
0: message mi na lo si se se
1: do tori mo si sile
0: tori ohun dote
1: eh ko de ma so awon nkan to gba
0: bo ni don wi aye an lo nledo se do
1: ninu messages
0: yo message to ele
1: yo si dara fun
0: wa
1: hello
0: hello
4: hello bonsoir papa
1: bonsoir
4: C'est Madame de Lignon.
1: Ok, Mikabo maman.
0: Mikabo maman.
4: Merci beaucoup pour hier.
1: Il faut remercier les seigneurs.
4: Merci, papa, priez pour moi.
1: Ok. Qui est bon, tu vois?
0: Nina de Téwe Mikaï.
4: Non, est-ce que moi je sais, c'est les parents, hein? Moi je le sais.
1: Et Jacques Badoura.
0: Mais prions alors.
1: Oh, Father, I will call Jesus.
0: Toro hi Jesus, Tommy.
1: Agba dura fun mommy wa Dolivera.
0: Okore na mama mi ton Dolivera.
1: E bere si mo so lere.
0: Mi je da pe waji.
1: Pelu awon omo yin.
0: Mo to vi mi ton leko.
1: E o ni jiya to call Jesus.
0: Ya do Jesus yi come.
1: Oluwa wa.
0: Jesus wa kulu na mi ton.
1: O ti ri be.
0: E pe yin mo me.
1: Okay, for remind le seyin.
0: Mi dope na kulu na.
1: Awon ti won ajo pade ni hospital la na.
0: Me mi pe to ododo pe to so lene.
1: Hallelujah.
0: Amen.
1: Ogo ni fun Jesu.
0: Igo na to mi ton oji aga.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Hello.
1: Wi.
0: Wi hello.
1: Oh, hello.
0: Wi hello.
1: Fi temi yo mi si.
0: Fi temi yi lo si.
4: Atata o. Hello.
0: Hello.
1: Hello, no so ma le ku.
4: Bonsoir daddy.
1: Bonsoir.
4: Oh, ni kudo ma uzo ma ona do na mi.
1: Ami o.
4: Ni o mi ni wo de na mi o.
1: Fi temi yo mi si.
0: Fi temi lo si.
4: Teme.
1: Teme.
4: Temi adugbe.
1: Okay, oruko yin.
0: Nemi no yin.
4: No yin enyo na ma ado.
1: Kini ebun te gba?
0: No ni na de tewe mi yi.
4: Ni na le supo ma nudu.
0: Mo ni o.
1: Eran ni abi abeja.
0: Olande mi abi wevi.
1: Abi adie.
0: Abi kokoro.
4: Teme, olande me.
0: Mo ni gbogbo e wa nu e.
1: Lati igba na bawo ni gogo
0: si gbo onu oni nle ka ti do
4: le me la je pe
1: won ja nkan na gba mo yi lowo
0: ye tun yi so mi si we
1: e ja gbadura
0: mi po mi ni wo de lo
1: ogo ti won ja gba momo mo wa yi lowo
0: ki gode ye ko yi so mama e lo si o
1: mi po on jije
0: dogbon nduru dali o
1: mi pa ebun
0: dogbon nina dali o
1: oluwa da pada fun yin
0: okuno yi le kan na mi
1: lati oni lo
0: be si e gbe o
1: e oni jiya
0: mi na so jiya de a
1: jesus oluwa
0: jesus christ akuluna mi ton
1: e ri pe wa ni olalago meji la mo
0: mo o mi te po mo ro je mere so gan wewe me wa de ro so mo
1: e ma sere o
0: mi ma de hun de bu o
1: go mejila
0: gan wewe me ro so
1: ni apapa suru lere
0: wa apapa suru lere de
1: o dabo
0: e labo
1: ogo ni fun baba lo
0: igo na to mi ton roji aga
1: mo ni ki fi asiko so fun yin wi pe
0: ndo message re lobodo nu mi do
1: eh ojo ose la wa pari gbogbo adura na ni gbogbo ri eka ijo
0: ji ma so na for the odo agun ta mi ton le bi di alo
1: wi alo
0: wi alo
1: Bonsoir papa. Oui, bonsoir.
4: Bemi bayro.
1: Oh, on remercie le Seigneur.
0: Ça va mi dope.
4: Ku do azo di ri odan.
1: Oh.
4: Ilo ilo mi do de ro pie.
1: Okay.
4: Ilo tin e no vera mede.
1: Okay.
0: Okay papa.
1: E bu won ni won gba.
0: No ni na de temi kai papa.
4: Diplome zagbeje we yi akwe, ye na mi akwe do diplome ji.
1: Okay. Deyin en
4: ka yin o nda o mo so ninu kun me de a.
1: Ta lo fun o lowo lori e.
0: Me we ka yin me ka na mi ko o.
4: Me ndo nu kun me de. Nyo me le a me supo e. Nlo e ti.
0: Won ni awon eyan to wa.
1: Okay. Se won fi le won lori ni.
0: Ye zebo se ye te kwe do nu kan mi we a.
1: Ola ni mo fe soro ti ori e.
4: Mi lo ka ti ko mu ra lo me.
1: Ani owo owo. Owo.
0: Ye
1: se gba tan jo se won lewo
0: mo ero gbe nemi ro we duwe oye ma tede donu konu mi ne
4: mere le no tede donu konu mi mere le so lo se do be do diploma lo ji
1: bo okay
0: savale
1: okay baba
0: d'accord
1: e di oju e je ka gba
0: mi mi orun ku mi ni ho de
1: Oruko Jesu.
0: Iko Jesu tome.
1: Agbadura bayi.
0: Nko de leji.
1: Ebun.
0: Nuni na.
1: Owo ti baba igba.
0: Akwetan de papa
1: eroyo. To da wahala sile.
0: Be don tagbada yo.
1: Ogun na sele ni.
0: Awon gbaru egbe.
1: E oni jiya.
0: Mi na so jiya
1: de ya.
0: Jesu wa klono mi.
1: Ibi la parisi o.
0: Fiwe mi fododo egbe.
1: Agogo wa ti pe.
0: Kami ton koko.
1: Eje ka gbadura.
0: Mi gba mi ni ho de.
1: Oruko Jesu.
0: Ni Jesu tome.
1: Agbeyin ga tori pe yin lalagbara.
0: Mi se mi da garo mi dewo yin ko won na.
1: Ati se program eni.
0: Mi ko blo program egbe.
1: Ninu ede ti wa gangan.
0: Gbe mi ton titi me.
1: Gbogbo eni to ti gbo.
0: Me de bude se
1: ki. Ori rere ko bere ni
0: wa. Da agbe ni bero mi o si gbeza
1: me. E o ni ji ya.
0: Mi na ji ya de ya.
1: Yo si dara fun.
0: E na le fo yan na mi.
1: Jesu Oluwa.
0: Jesu o klo na mi tan.
1: O dabo.
0: E labo.
1: Mo gbagbe o.
0: Ma won o me.
1: Adura ago 12 lola.
0: O de gan o.
1: Ni seju wa ni suru lere apapa.
0: Si eze do suru lere apapa.
1: Numero mi.
0: Numero che o.
1: 01.
0: E wa 01.
1: 96
0: 12
1: 30
0: 73
1: O d'abord
0: Elabor

0: Chez Canal+, la générosité, c'est tous les mois. Que vous soyez abonné, Access, Évasion ou Access Plus, réabonnez-vous en avance et profitez tout de suite de 7 jours de chaîne bonus offerts. La semaine généreuse vous donne accès à toute la puissance des chaînes de Canal+. 7 jours généreux pour plus de sport, plus de films, plus de séries, d'action, de rire, d'émotion et aussi pour profiter du meilleur de Nollywood. Ne ratez pas cette offre généreuse. Dès réception du SMS de rappel, réabonnez-vous en avance en point de vente ou par mobile money. Voir conditions en point de vente.
1: Ah, Ojoayo, Ojoadun Losuyo.
2: Ẹ̀yin ọmọ obìnrin lọ́kùnrin àti lóbìnrin níwájú ìkún omi ti àṣàkíyèsí ní ọ̀pọ̀ àgbègbè orílẹ̀-èdè Benin. Ojúlé-iṣẹ́ orílẹ̀-èdè Benin tó mójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ ìlú kábí pèsè ń tọrọ lọ́dọ̀ oníkálukú ní pẹ̀kì ẹ̀ṣọ́ ra gidigidi. Bákan náà kẹ́sì bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò àti láti lè fi dènà ìpàdánù ọ̀pọ̀ ẹ̀mí. Bákan náà láti lè fi dí àwọn ewu tó lè jáde nínú ìkún omi. Ìkún omi jẹ́ ewu ńlá. Ó lè fa ìrìbọ omi, ewu, jàmbá, ìparun ilé àti ohun ìní pẹ̀lú fífá káàkiri àrùn tí omi tí kò mọ́ lè fà wá. Jẹ́ fún ààbò yín àti ti àwọn ẹni tó ń bẹ ní ìdílé yín. Ojúlé-iṣẹ́ ABPC ń gbà yín níyànjú láti tẹ̀lé àwọn ìmọ̀ràn wọ̀nyí. Ẹ má ṣe gbìyànjú láti kọjá odò tí omi rẹ̀ ti kún àbí èyí tí omi tó ń ṣàn níbẹ̀ ní agbára. Tó bá tẹ̀ jẹ́ pé omi náà ń dàbí pé kò jìn, ó lè jẹ́ ewu ńlá. Ẹ má ṣe kọjá odò tàbí ọ̀nà tí omi ti bò ní alẹ́. Tó bá tẹ̀ jẹ́ pé ọ̀nà tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni tẹ̀ sì ń gbà lọ sí oko tàbí ọjà, omi lè jìn àbí kó lágbára ju bí ó ṣe fi hàn sójú. Ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ kéékèèké àbí àwọn àgbàlagbà sùn sílẹ̀ lẹ̀. Ẹ gbé ibùsùn yín sókè pẹ̀lú bíríkì, igi, ọ̀pá ọ̀pẹ àbí pátákó. Tómi bá bẹ̀rẹ̀ sí wọ ilé yín, ẹ jí gbogbo àwọn tó wà nínú ilé náà kí ẹ sì lọ sí ibi ààbò lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣe dúró ní ipò náà títí kó burú sí. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ṣeré nínú omi tí ń ṣàn nínú gọ́tà àbí lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ sì mọ́ mu omi inú odò tó ti kún tàbí láti orísun omi tó ti lè bàjẹ́. Ẹ yàgò fún gbígbé nínú ilé, ilé tí omi ti bàjẹ́ àbí èyí tó ti ń fi àmì ewu hàn. Ẹ dáàbòbò àwọn ìwé pàtàkì yín bí ìwé ìdánimọ̀, àwọn ìwé ìjọba, ìwé ilé ẹ̀kọ́ àti àwọn ìwé míì tó ṣe pàtàkì. Kẹ sì gbé wọn sínú àpò tí omi ò lè wọnú rẹ̀. Ẹ pèsè ní ọjọ́ iwájú ibi tí àwọn ẹran ọ̀sìn yín bí ewúrẹ́, adìyẹ àti màlúù ó lè gbé tí omi bá bẹ̀rẹ̀ sí pọ̀. Ẹ gbé àwọn ohun ìní pàtàkì yín, àwọn ewé, oúnjẹ pẹ̀lú àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná síbi tó ní ààbò. Ẹ gé iná mọ̀nàmọ́ná kò nínú ilé tí omi bá wọ̀ láti dènà ewu iná mọ̀nàmọ́ná tó mú èèyàn fún ìrìnàjò yín ní àwọn àgbègbè tí omi ti kún. Àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fún ní àṣẹ nìkan ni kí ẹnu. Ẹ sì gbọ́dọ̀ lo ẹ̀wù ìdáàbòbò yín ní gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú omi tí wọ́n ń finá sínú rẹ̀ tó fi ń lọ àbí ọkọ̀ ojú omi oríṣiríṣi míì. Ẹ yàgò fún ọkọ̀ ojú omi tó ti kún jù kí ẹ sì tẹ̀lé gbogbo ìtọ́nisọ́nà àwọn awakọ̀ àti àwọn ọ̀gá lọ́gàá. Lẹ́yìn òjò tàbí lẹ́yìn ìkún omi, ẹ má ṣe mu omi kànga tàbí omi odò tí ìkún omi lè ti bàjẹ́ tí ẹ ò bá gbé kaná kó kó dáadáa. Ẹ ṣàyẹ̀wò ògiri ilé àti òkè ilé yín kó tó di pé ẹ̀ ń wọ inú rẹ̀. Ẹ pín ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú àwọn aládùúgbò yín, pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹni tó ń dágbé àbí tí wọ́n jìnà sí yín. Ẹnu àwọn kọ́tà omi àti àwọn ọ̀nà tí omi lè gbà fi yín ilé àti oko yín ká kí omi bá lè ṣàn lọ dáadáa. Ẹ fowó díẹ̀ sínú àpò kan tẹ ò gbé sókè pẹ̀lú àwọn ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná àti pàápàá jùlọ tó bá ṣeé ṣe ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé ààbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan o, ní kíákíá ẹ kúrò nínú àgbègbè náà tó ní ewu. Kẹ sì lọ sí àwọn àgbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn àwọn agbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá lọ́gá ìlú wọn fi hàn yí níwájú ewu ìkún omi ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì òun ló mú kí ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọlú máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọlú pé kí ẹ ṣọ́ra kẹ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì bákan náà kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín ní àpapọ̀ nínú dídènà ewu ìṣọ̀kan àti ìhùwàsí rere a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́ ẹ pé nọ́mbà 118 ní ọ̀fẹ́ èyí ni ìkéde ojúlẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ
1: ojú ayọ̀ ojú ọdún lóṣù yọ. Ojú ayọ̀ ojú ọdún lóṣù yọ. Ojú ọdún ṣóhun lójú ayọ̀.